0: bulsini pu na man gipran ko bimuse gatta ni githam gupa baksuk ba ha
1: ya ni mirator rang ni nokonar bagin nik na unuranga mai ko da pu
0: altu aba jun kola chuni julai ko risk ku tari ko na bimuse gatna re ba o tik tak ba wi yata ni rang ho nai bo
1: ndi ba sing ani rang dongo de
0: unna ba jajeng na be altu en nak ni boot level official mu baksa gol phoe na ni wina nangani rang ko sing era na man gen
1: aru ye bielo ni number ko ba ni ko man de
0: saskru bonga jiro na kol khabo aru nak ni bielo ko মাসিনা তাক চাকানি করবো আর ECINETF কো ডাউনলোড খাইন।